ọ̀tá ẹ̀ mọ́ lẹ̀ ó yá tún tọ̀ọ̀tá ẹ̀ mọ́ lẹ̀ kó o tún tọ̀ọ̀tá ẹ̀ mọ́ lẹ̀ èmi ti tọ̀ọ̀tá mi mọ́ lẹ̀ ó yá tọ̀ọ̀tá ẹ̀ mọ́ lẹ̀ májà májà májà ó yá àwọn iṣẹ́ ìgbàgbórí ọ̀tá ti gbó ọ̀tá mi ti rógo.